0: àbọ̀ ojú ò ní tí o.
1: Ami.
0: Mo ti ẹnu mi bo ẹ̀jẹ̀ Jésù. Mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Ẹni tó ń bẹnu mi Jésù ni orúkọ ẹ̀. Ní orúkọ ẹ̀ náà ni mo sọ̀rọ̀ jáde. Kìkì kó ka gbàgbọ́ ni. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé ojú ò ní tí o. Ní ìkórìtà ẹ̀ gan. Ní ìkórìtà ẹ̀ tẹ́. Ní ìkórìtà kò sí èèyàn mọ́. Ní ìkórìtà ta ni ó ràn mí lọ́wọ́. Ní ìkórìtà ta ni ó gbà mí lọ́wọ́ ẹ̀. Ha! Mo gbàdúrà. Mo ní mo repeat ẹ̀ pé ojú ò ní tí ẹ̀. Lórúkọ Jésù ti Nazareti. Àwọn tó kóra wọn jọ tán retí ẹlẹ́yà ẹ̀. Àwọn tó kóra wọn jọ tí wọ́n retí àti gàn ọ́. Mo gbàdúrà lórúkọ Jésù àwọn gan lójú máa tì. Ọlọ́run á gba ọ̀nà ara. Á gba ọ̀nà ìyanu. Ó máa yà ọ́ lẹ́nu. Inú ọgbà ẹ̀wọ̀n Joseph wà. Tọ́lọ́ bá pàpà lè ṣèrántí ẹ̀ ńbẹ. Bó o bá ṣe prógrámù ìgbà mẹ́ta níbi tó wà yẹn, Ọlọ́run máa ṣàwárí ẹ̀. Á fi ìyanu bẹ̀ ọ́wọ́. Ojú ò dẹ̀ ní tí ẹ̀. Ìwọ ló máa borí. Dípò ìrẹ̀sílẹ̀ wa gòkè ni. Ẹ̀dá ní má jí. Oyè àlọ́mẹ́rì ẹ̀ wá. Jésù Olúwa wá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Irú àwọn àdúrà àkókò wọ̀nyí èèyàn kì í fi ṣeré. Gbogbo ògùn àti ọlá fọlọ́run tó bá wá rìnrìn àjò ìṣọ́ru àṣemọ́jú òní. Ọlọ́run ògo ní forúkọ láàrẹ. Mo gbàdúrà fẹ́nìkan tó ń gbọ́ mi ń bẹ̀ yẹn. Lórúkọ Jésù ti Nazareti ó máa ra àdúgbà. Gbogbo bí o bá ti rí mi gbọ́ láyé iṣẹ́ kan mo fẹ́ kó o ṣe fọ́nà lónìí. Mo fẹ́ kó o kàn mọ̀ọ́mọ̀ kó wo igun mẹ́rẹ̀ẹ̀rin yàrá ẹ̀. Wàá kọjú sọ́nà kẹ́lẹ́ wàá lolúwọ́ ṣe ọ̀nà kejì ọ̀nà kẹta àti ọ̀nà kẹrin. Bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tán lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin á wá jọ pò pọ̀ pé olúwọ́ ògo ni forúkọ láàrẹ̀. Èyí la máa kọ́kọ́ ṣe kọjú sọ́nà kẹ́lẹ́ sọ pé olúwọ́ ṣe. Ọ̀nà kejì
2: olúwọ́ ṣe.
0: Ọ̀nà kẹta
2: olúwọ́ ṣe.
0: Ọ̀nà kẹrin
2: olúwọ́ ṣe.
0: Ẹ jẹ́ àfògo fún ògo. Tó bá ṣe mí ni wọ́n máa kà mọ́ wọn fúrí balẹ̀ fún. Ẹgbóni yín sókè yẹn náà nà ká gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé níbi tó wà yẹn ká ọba àkókò wọlé síbẹ̀. Kó dá wà dúà ẹ̀. Kó yà ọ́ lẹ́nu. In the name of Jesus. Sọ pé olúwa.
2: Olúwa.
0: Rántí èmi náà.
2: Rántí èmi náà.
0: Mo fẹ́ ní testimony.
2: Mo fẹ́ ní testimony.
0: Lórí ọ̀rọ̀ ara mi.
2: Lórí ọ̀rọ̀ ara mi.
0: Lórí ọ̀rọ̀ ìyàwó mi.
2: Lórí ọ̀rọ̀ ìyàwó mi.
0: Lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí.
2: Lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi.
0: Tọ́ ọ fún mi.
2: Tọ́ ọ fún mi.
0: Mo fẹ́ lẹ́rìí lórí wọn.
2: Mo fẹ́ lẹ́rìí lórí wọn.
0: Ọlọ́run ẹ̀rí.
2: Ọlọ́run ẹ̀rí.
0: Sàánú fún mi.
2: Sàánú fún mi.
0: Ọlọ́run òrì òwúrọ̀.
2: Ọlọ́run òrì
0: òwúrọ̀. Ẹ bojú
2: wo
0: èmi
2: náà. Ẹ
0: bojú wo èmi
2: náà.
0: Ọlọ́run wòlíì mi.
2: Ọlọ́run wòlíì mi.
0: Bojú wọlé kó wò mí.
2: Bojú wọlé kó wò mí.
0: Ẹ sọ̀rọ̀ mi di ẹ̀rí.
2: Ẹ sọ̀rọ̀ mi di ẹ̀rí.
0: In the name of Jesus.
2: Amen.
0: Bí tẹ́yàn bá ti pè ló ti máa ń dáhùn. Bàtẹ́yàn bá wà ní ìkọ̀kọ̀ ọlọ́run ìkọ̀kọ̀ máa ń dáhùn lóhùn. Ìkọ̀kọ̀ pátápátá Joseph wà. Ọlọ́run ẹ̀ lókè tẹ̀. Kò sí condition téèyàn wà tọ́lọ́run rí yàn. Àbá àti ọmọlé. Ọba àjẹ gbèsè. Ọba àmọ́ lówó lọ́wọ́. Ọba àmọ́ lèèyàn. Àwọn èèyàn bá àmọ́ sànú ẹ̀. Ìyẹn ò ní kó má gbọ́ ẹ́ tó ń mú ẹ lọ. Ó máa débẹ̀ lórúkọ Jésù. In the name of Jesus. Ní chapter 41 ní verse 38 wo Genesis yẹ. Èmi nígbà tí mo ń ka ọ̀rọ̀ Joseph yé ìmọ̀ pọ̀rọ̀ rẹ̀ ó padà jà sọ́pẹ́ ni. Ẹ bá mi wò kí ló kọ síbẹ̀.
3: Fáráò sì wí fún àwọn ọmọdọ rẹ pé.
0: Fáráò wí fún àwọn ọmọdọ rẹ pé.
3: A lè rí ẹnìkan bí irú èyí.
0: So Joseph ó padà dẹ tán wàá wò pé kò sẹ́ńtà lè fi compare ẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Egypt. Ẹ wo ọ̀nà. Tọ́lọ̀ bá lè hónà ẹ̀ débẹ̀. Ó máa hónà wọ̀ náà.
2: Ami.
0: Láyé tó wá ẹ̀ wọ́n ó padà tẹ́rẹ́ carpet fún ẹ.
2: Ami.
0: In the name of Jesus.
2: Amen.
0: Ẹ̀mọ̀ ẹ̀ bá ti gbàgbọ́ tó dẹ̀ ń rìn ní ọ̀nà rẹ̀. Dandan ni kò rí ìyanu. Ọlọ́run ti ń jẹ́ ìyanu. Lórúkọ Jésù ó máa bẹ̀ ọ́.
2: Ami.
0: sorry je sare je ise nla ki to lo deep le loro yi mo ri ran kan mo de be so ran yen bi n ba se ma se so mo ri pe ba se n se re owuro yi awon yen ta mi lo re fafa for naira bene ni ru ayajo ni on the 27 mo fe ki gbogbo eyan ko se be ka se lo su karon na o be lo su ke fa lawa yi bo mo ri be to ba de ni ori ofe ati se mo fi sere ma fun en account number to ba ni account number ta ba tin ba lo ma ma so awon idi e fun e mo gbadura loruko Jesu o ma ra number
2: amen
0: mo lo ma ra number
2: amen
0: mo lo ma ra number
2: amen
0: in the name of Jesus
2: amen
0: se bi peteru ti o na ti gba na o ti gba ko si nkan ta se mo olorun ran ti Joseph lo gba ewo o de ranti peteru lo gba ewon na ninu ise apostle ni ori kejila e kan ba kan ise kejo e ro se de kewa
3: angeli na si wi fun pe
0: yes
3: di amure re ki o si so so nibata re o si se be
0: yes
3: o si wi fun pe da so re bora ki o si ma to mi leyin
0: iyen ni pe won ti tu si oho gbogbo iwo ti aye ti tu si oho aye ti o wa ro pe ha siri re ti tu ah Olorun to ran angeli si peteru o ma ran angeli si
2: amen
0: mo repeat e asiria oni tu se
2: amen
0: asiria ma bo ni
2: amen
0: asiria oni tu
2: amen
0: asiria ma bo ni
2: amen
0: in the name of Jesus
2: amen
0: e ba ka so waju
3: o si jade
0: yes
3: o to leyin ko si mo pe o ti toni oni ese lati owo angeli na wa
0: yes
3: sugbon se bi o wa ni oju ran nigbati won si koja iso kini ati ekeji won di enu ona ile kunrin ti o lo si ilu ti o si funra re si sile fun won
0: yes
3: nigbati won si jade won lo titi ona igboro kan laju kan na angeli na si fi sile lo
0: o mu jagbangba ni eniyan to ma mu eja gbangba lo pade
2: amen
0: in the name of Jesus
2: amen
0: wo lo ma pade
2: amen
0: won mu ma yan ja gbangba asire parabo won gba lowo iku gbogbo eyin ti iku ti gbe hanu loruko Jesus ti Nazareth angeli to sile
2: amen
0: gbogbo e te mo bi to mo yin wa te mo ni ajo tori lo te mo ti sele so mo yin ironu ti ba lori oro mo yi won pe olorun mi ti mo n dawo lori oro mo eyen prayer point ye lori e oluwa ma dawo
2: amen
0: oluwa dawo
2: amen
0: oluwa dawo
2: amen
0: oluwa dawo
2: amen
0: oluwa dawo
2: amen
0: in the name of Jesus
2: amen
0: awon kan pe won ri dawo now yes won pe o den dawo the same God na la pe bayi lori oro omo re ye o ma da lo
2: amen
0: in the name of Jesus
2: amen
0: o ma da lo
2: amen
0: in the name of Jesus
2: amen
0: olomo si mara moto fun yen beni ni ekorita ko so gbon mo ni ekorita o su mi to ba pe a down e gbo ti ran se yi
1: I didn't say anything. That didn't know anything. He didn't even know what I was planning. I've been up and down looking for restaurant for space. I want something bigger because a lot of people are much. I'm a man, she'll be up. I saw somewhere, I think 2023, the guy put us. The money went. So then I was praying that God, I want something better. So daddy came after my administration when I was with daddy. Just said that mommy was there. That is something my good that I gave him about. Because I didn't come till now. Not that I told him that I was planning to do this, or I was planning to do this. To my surprise, he paid me and said the car will come to me. So God did this, and again, without my penny, God used someone very important in my life to get me